business. Ọ̀kadà fi ìsìnà jẹ́ ìgbà ọ̀kadà. Ọ̀kẹ́ àti èsì ìwú ní ẹlàtà. Kì á pùtà ẹ̀ṣọ́ kí ní ibi ẹ̀dù. Èbìlì rẹ̀ sí wá jí ẹ̀nà tó mú káàdì mọ́. Ẹ̀jẹ̀ sí àlè ìwú ní ẹlàtà. Wọ́n máa ń yá tó àṣùnyá bíọ̀ sí ìrìnà.